àwọn ìránṣẹ́ Ọlọ́run ní Comfort Life àti níta Comfort Life àti gbogbo àwọn pastor àti àwọn ọmọ ẹ̀mí náà mo kí gbogbo yín mi lè dákọ yín tán lẹ́yọ kọ̀ọ̀kan all our sonar pastors and evangelists you are the best ẹ̀yin gangan lẹ́yìn ẹ̀yin náà ni màá sì mọ bá látòrí senior pastor wa títí dé gbogbo àwọn pastor wa àti tó tóbi jù látẹ̀yìn ẹ ṣe gan mo dúpẹ́ o pẹ̀lú gbogbo àwọn evangelist àti gbogbo my spiritual son and daughter I celebrate you ire mama bayin se e se gan e ku itoju mi the lord will bless you in the mighty name of jesus christ

ọlẹ́kọ̀ọ̀kan gbogbo radio station àti radio station àtẹ̀bọ̀yìn àti gbogbo àwọn radio station tí wọ́n kí mi àtàwọn tó gbé bíi jíngù ẹ̀sìn lè kí yín tán thank you very very much mo dúpẹ́ lọ́wọ́ yín kò sí bí ń ṣe ní kí látorí dpo ìkòyí àwọn ọlọ́pàá pẹ̀lú gbogbo àwọn àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn fijilanté àti gbogbo àwọn tí wọ́n jẹ́ kí ìpàdé yẹn lọ àti gbogbo àwọn ecclesia army àti gbogbo àwọn sójà wa I celebrate you may the good lord bless you ire lámọ̀ bára wa ṣe ẹ kú ìtọ́jú títí ọdún tí ń bọ̀ á tó mọ̀ yọ ni. Bóun ní ṣe kíkíkí tí màá gbàgbé gbogbo ẹ̀yin ọ̀ṣà comfort life gbogbo ẹ̀yin choir dynamic choir àwọn èèyàn bí èèyàn nìyẹn àwọn sanctuary àwọn ẹni bí ẹni àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá ìjọ pátápátá mi lè fi yín ṣeré ẹ̀yin boys ọlọ́run títí láì ni màá mọ̀ wà grateful sí yín thank God for your life ẹ kú ìnáwó ẹ kú ìnára gbogbo ń tẹ́ ẹ ṣe ni wọ́n gbé jíṣẹ́ fún mi ti comfort life àti gbogbo tàwọn sonar churches ẹ ṣe gan o ẹ kú ìtọ́jú mi oyè mi yé képe bí n bá tún ayé wá ọ̀dọ̀ yín náà mo tún fẹ́ yà may the lord bless you gbogbo ẹ̀yin associate comfort life òṣìṣẹ́ comfort life ẹ kú ìtọ́jú mi. Youth for Jesus, youth for Jesus, youth of Christ. Àwọn comfort life youth wọ́n ṣe bẹ́bẹ́ o thank God fún ayé yín àti gbogbo àwọn tó gbá bọ́ọ̀lù Epaphras Cup 2026 à ń gbára àdì láti lọ wákò pẹ̀lú àwọn chọ́ọ̀chì bàbá ṣe bí ọba àti gbogbo àwọn chọ́ọ̀chì bàbá òjò ẹ múra thank God for your performances àwọn tó gbégbá orókè I celebrate you gbogbo yín náà lẹ gbégbá orókè ni òjò ń dàpọ̀ àwọn tó win finally ẹ ṣe gan and àwọn youth comfort life ti fakọyọ they are performing excellently nǹkan dá sí ni every day I celebrate you like one mi lè kí yín tán ẹ kú ìtọ́jú mi. Bí n bá ní mọ̀ kíkíkí ní lọ́mbì lónìí bọ̀ bí n bá kíkíkí mo gbọ́dọ̀ kí studio man náà àwọn náà fapọ̀yọ̀ àjọ wà nù studio láti ẹjọ́ yìí gbogbo sẹ́tẹ̀ rí ti ń lọ ti ń bọ̀ ẹ ṣe gan o ẹnjẹni àjọba ẹ kú iṣẹ́. Mi ní gbàgbé láti kí àwọn ọmọ tí ọlọ́run yàn fún mi kò sọ́gbọ́n tí mo fẹ́ dá sí mi ò lè gbàgbé wọn o oh my god they are the best mo gbọ́ kíkí wọn ẹ kú ìnáwó ẹ kú ìnára fún dádì yín senior ìfẹ́ pastor ìfẹ́ wa tolúwa ni mí àti olúwa sì ń dára àtẹ̀yìn ọmọ ẹ̀mí mercy àti Diola God bless you I will forever be grateful to you all ẹ ṣe gan ẹ kú ìtọ́jú dádì yín. Bí n bá wá kí tí n bá rántí olólùfẹ́ mi gbogbo orin tí máa ń lọ lábẹ́nú nínú gíní anyway she's not the birthday girl she's the assistant to the birthday boy who is the birthday boy pastor Tindoyi àtijọ́ àti kò sí láti jọ ń sáré tàǹkóle tàǹkóde mo ń sọ nípa tèmi táyọ̀ olú ti tèmi tayọ̀ tayọ̀ mi tayọ̀ tayọ̀ mi olólùfẹ́ mi nìyẹn tayọ̀ tèmi tayọ̀ tí mo sọ di olú ti tèmi tayọ̀ ọ̀dẹ́kúnlé ẹni ìtàn wà á mọ̀ tán ní òsì ní tán láíláí in the mighty name of Jesus mi lè kí ọtán mo gbọ́ gbogbo kíkì rẹ̀ ń jò ní inú mi sì ń dádùn bẹ́ẹ̀ lórí mi ń wú mo kàn sọ ni tó bá ṣe pé èèyàn máa márì lọ́rùn màá tún fi ọ into ọ̀fẹ́ gbogbo ṣe ń jẹ ti ọlọ́run olùtì tayọ̀ tayọ̀ mi ẹ bá ń gbórin sókè fún un òun náà ṣeun gan.

0: ọjọ́ náà ọjọ́ yẹn wá gbọ́ síjọ Wednesday program ọjọ́ yẹn ni mo tẹ̀bi báyì. So mo wá rí
1: ẹni ṣùgbọ́ ẹ̀rí mi lójú àlá.
0: Bẹ́ẹ̀ni sà.
1: O ṣí ẹ̀mí ni o.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Lẹ́yìn bá pọ̀ tẹ́ bàbá ń lọ evangelism ṣe bẹ́ẹ̀ mi mímọ́ mọ̀ polówó mi. Ẹ mọ̀ ń gbọ́ yín jàre.
0: So ìgbà tí mo wá débi mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run pé ìjọ tí mo wà mo ti fẹ́ ṣe baptism tipẹ́tipẹ́ bí ká ṣe lónìí wọ́n ní ààrẹ kò sáyè ẹjọ́ tó bá fẹ́ lọ sódò asanwó everything kò yọ ọmọ Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí ìrìbọn.

0: ẹ̀ríyàwó láti jẹ́ ẹ̀ máa rí ẹ̀ ṣe pé so mo wá ní ọlọ́run ẹ̀gàn yìí pọ̀ mo fẹ́ kó o ṣe ìgbéyàwó fún mi because kò sí mo máa àmúbọ̀ obìnrin ó dá àti àṣedànù ó wà nínú ayé mi because most of mo ti
1: ní break off
0: relationship ó pọ̀ fún mi.
1: Ṣé ẹ ti rí pé ẹ̀yin nìkan kọ́ lẹ máa ń sunkún nísìn tó bí bá ń sunkún wọ́n máa sunkún ìyàwó ìrọ́kọ̀ mo mú bọ́ ni ọkùnrin náà ní o. So
0: yes sir. So mo wá ní pé lágbára ọlọ́run tó máa lè ṣe wedding nínú ìjọ inú mi á dùn kò pẹ́ sígbà náà lẹ́wọ́ sọ pé lẹ́wọ́ ń gbàdúrà yẹn lemọ́lemọ́ pé bá ọkọ rẹ bá aya rẹ bá ọkọ rẹ bá aya rẹ múra olùwọ̀mọ́ kìsì inú kíní ẹ̀ pé wàá so.
1: Ẹ sọ pé kàkà ń kàkà mọ̀ ń gbọ́ yín.
0: So mo ṣáà kìsì inú prayer yẹn pé lónìí nínú ìjọ àmì àrítèmi mú àrítèmi mú àrítèmi ṣe kò pẹ́ sígbà náà lẹ́wọ́ sọ pé a ṣe ìpàdé má ya
1: mọ́kọ ẹjẹ má ya
0: mo ní before dem go ọlọ́run ti wá
1: ṣe fún mi
0: ọlọ́run ti wá ṣe fún mi níta yín pé mo ti kiss ní ipa mo ṣe òkú àti problem àti wá jọ ń pèrè sọ ìgbèrè so mo ṣá to cut the story short
1: ẹrọbẹ
0: bẹẹni kò ṣe bíbá yìí o ìta ni o
1: ẹrí kan mú ta
0: bẹẹni sà bẹẹni sà yẹ a ti ṣe wedding ó wà bíbá yìí ó náà wá ó náà wá angel
1: abigbataisi ti. Ọgbà ojú rere lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló fún wọn ní sísítà yìí. Ọlọ́run lọ́ba yín wá angel. Bá ń gbèsè ẹlẹ́nu ẹ dúró tọkọ yín. Àwọn ni exhibit number 3. Ẹ wá bá ń gbèsè wọn lẹ́nu. Nígbà tẹ wá ṣe bóun nínú yín ṣe rí lọ́jọ́.
0: Dadi, mo jọ ọ̀rẹ́ pé ó ní pé wọ́n gba fídíò yẹn. Mo jọ lọ́jọ́ yẹn lọ́jọ́ wedding yẹn ní
1: ọ̀dùn ló ní gbogbo.
0: Wọ́n gbà lọ́dọ̀ wọn. May ni mo ṣe wedding May this year.
1: Lọ́dún yìí.
0: Ni mo ṣe wedding. So kò wá sí
1: ààyè. Ẹ wá mọ bọ̀dá yọ padà ní owó. Nice. Gbogbo ẹni tí ń láǹfààní àti gbọ́ mi. Mi máa ń tọ̀ ń tọrọ gbé iyọ̀ yẹn dání. Ẹ mú anointing ọ̀yin lọ́wọ́. Ẹ gbé omi yẹn wá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ọlọ́run jọ tí ń bá lo anointing ọ̀yin tí ń bá lo iyọ̀ yìí tí ń bá lo omi tí ń bẹ lọ́wọ́ mi. Jẹ́ kí ìtàn mi ó change. I want a new form, a new life, a new order. Mo fẹ́ nǹkan titun nínú ìpín ìràwọ̀ mi. Mo fẹ́ nǹkan titun nínú ayé mi. Mo fẹ́ nǹkan titun níbi iṣẹ́ mi. Wá fi kún bí n bá jáde láàárọ̀ yìí. Jẹ́ ń bóde pàdé. Jẹ́ ń bá àánú pàdé. Lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́. Gbogbo ohun tó rí ṣe láti ìjọ yìí. Agbára láti rí ṣe. Àṣẹ láti rí ṣe. Májẹ̀mú láti rí ṣe. Ọjà bọ́ sínú ayé rẹ̀. In the name of Jesus Christ. À ń gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ẹ ní àǹfààní àti gbọ́ mi kí n tó máa lọ. Ọlá lẹ̀ ń gbé iyọ̀ yín nìkan bọ̀. Anointing ọ̀ rẹ̀, anointing ara rẹ̀ bó ṣe fẹ́. Anoint mu nínú omi. Kò sí tó lè fi dánwò. Sọ tẹ́lẹ̀ sí kò tó lò. Kọ̀ wá wò bí nǹkan ó ṣe rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ máa lọ. Ọrẹ tí gbogbo èèyàn ó fi ilẹ̀ láàárọ̀ yìí, Olúwa, sọ nǹkan dìrọ̀rùn mọ́ mi lọ́wọ́. Mọ̀ jẹ́ ń fagídí sayé mọ́. Ẹ̀yin tẹ́ bá ní ìdá mẹ́wàá ẹ mú jáde. Account number church rẹ̀ 1966-36-38-73. 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí mà 2017-42-90-47. 2017-42-90-47. First Bank nìyẹn Comfort Life Mission International nìyẹn ní ògbè jáde. Account number church ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń travel pẹ̀lú wa lọ sí Israel and Jordan. Ẹ ń bọ̀ ní Wema. Aago mẹ́jọ láṣìdẹ láàárọ̀ yìí. Oo inú mi sì ń dádùn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dẹ́ kúnlẹ̀ dọ̀bálẹ̀. Ẹ̀yin tẹ́ mọ̀ọ́mọ̀ gba Ọlọ́run gbọ́ pé ìgbà tí ó bá fi dìwò yí àmọ́dún, in tó rí ṣe ń jò ni, ó rí ṣe kó tó dọdún ti ń bọ̀. Kó o tó mark birthday rẹ, wà á ti rí ṣe. Ẹ̀mí ṣíṣe ṣe ń bà lé ọ. In Jesus name. Ẹ̀yin àyànfẹ́, please. Ẹ̀rú bọ̀ tí. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe birthday, tẹ́ ń ṣe wedding anniversary yín. Happy birthday, long life and prosperity. Ìdílé yẹn kò di ìdílé aláyọ̀ títí dalẹ̀. Happy wedding anniversary. The Lord will bless you. And ẹ jẹ́ ń fẹ́ lé ìkùn sa, ẹ jẹ́ ń fẹ́ lé ìkùn mà. Ní ọ̀la, ní Wema, ibe lati lo iyo a gbe iyo dani alaafia ni fun omode ati agba mo gbadura fun president ati governor wa pe ni asiko yin bo se nlo yi iyipada nla yo de si Nigeria in Jesus name. You are blessed. Number to share testimony yin si re 080-8-71-65-66 080-8-71-65-66 send the message. God bless you.
2: Right now, this is The Beat 99.9 FM.